Listen, ojú àwọn mo lè ìríran rẹ̀ ka o accurate. Etí àwọn mo lè pípọ̀.

wípé ní orúkọ Jésù kí gbogbo ẹkún máa wọlé, kí gbogbo àwọn sì máa jẹ́wọ́, wípé òun nìkan ní Olúwa. Ó bá wá rí bẹ́ẹ̀, gbogbo ẹ̀mí kẹ́mi ní àyíká àti àyídà, àṣà àjẹ ti kọ́ wípé ọmọ Ọlọ́run kú ibi gíga lọ, ó ní ó jẹ́ ìgbẹ̀kùn ní ìgbẹ̀kùn, ó ní ó fi ẹ̀bùn rẹ́rẹ́ fún ẹ̀mí tàbí ta Olúwa fẹ́ràn mi. Tó bá wá rí bẹ́ẹ̀, agbára yẹn la fẹ́ pariwo báyìí.

0: You are listening to Glory Entertainment Radio.
1: Ẹ̀yin ọlọ́kọ̀ẹ́ sọ́nà ìjọba ọmọ ìjọba ìṣẹ́ ìṣọ́kàwọ̀ ìjọ́ tó bá ń wakọ̀ bá ń tí máa wakọ̀ ẹni tó bá délé ọlọ́kọ̀

tí bàbá ti ní àwọn kò ṣe ìrìnà kò ṣe tó ti sin wọn torí wípé àwọn ni ó ń wọ ohun tó dára fún ọ lórí entertainment ìlú sọ pé mo kò sí ìyá àti bàbá.

àbítí ńkọ yín àwọn àjọ gbé ohun yẹn sókè ẹ mọ̀ gbẹ́yìn lẹ́lẹ́gbẹ́ mi ẹni pé mi ò ní bọ́kọ̀pù ẹ̀yìn ní bọ́kọ̀pù mi so àjọ gbé ẹ ọmọ ọmọ orúkọ tó ń jẹ́ orúkọ tó ń jẹ́ jù.

ẹni wá láti fún wa ní ẹ̀sìn àdúrà wa. Ṣùgbọ́n ní ìgbàkigbà tí bá ti gbóhùn mi sókè sí ọkọ mi tí mo pè ọ́ lọ́lọ́wọ́ ẹgbọ́n sókè.

Listen, ojú àwọn mo lè ìríran rẹ̀ ká o accurate. Etí àwọn mo lè gbígbọ́ rẹ̀

Ma jẹ ṣe sọ ma jẹ ṣe kọ ma jẹ ṣe sẹgbẹ ọlọrun o ti ma dawọle ti wa fi

ọkọ̀ pẹ̀lú ọmọ aládé mo yàn olúwa. Wọ́n ní bẹ́rú bá mọ lúrò àwọn ọmọ pẹ̀dá ṣùgbọ́n ẹ̀mí gangan ọ̀yẹ́ ọmọ mo mọ̀ wípé ohun tí ẹ ṣe fún mi kò ṣeé ṣàkàwé kò ṣeé fẹnu ròyìn.

cevabı. Yok cevabı. Tó dá mi láti inú ọlẹ ìyá mi ló ti mọ̀ mi tó yàn mi bí àlùfáà àti wòlíì mi ò jẹ́ gbàgbé.

ṣùgbọ́n ní ìgbàkigbà tí bá ti gbóhùn mi sókè sí ọkọ mi tí mo pè ọ lọ́lọ́wọ́ ẹgbẹ́ òun sókè.

lọ́lẹ̀ wà lórí o. Ẹ wo bí ìlú kọ́wọ́kọ́wọ́ tí mo lù fún ayé wa, Ọlọ́run máa tẹ̀mú ni òjò ó dún. Kò tó ẹsí tí wọ́n dá sílẹ̀ fún ayé mi, Ọlọ́run máa tẹ̀mú ni òjò ń kọ́ sí o. Gbogbo èèyàn ẹ dákun, ẹ bá mi gbó ṣùgbọ́n àkàrẹ fún, ẹ bá mi gbó ṣùgbọ́n àkàrẹ fún. Ibi ẹ̀sìn mi jẹ́ arúgbó ọjọ́ mẹ́ẹ̀mọ́. If that is your testimony, run to him, all of our flesh.

Listen, ojú àwọn bolí ìríran rẹ̀ ka o accurate. Etí àwọn bolí pípọ̀ rẹ̀.

Èyí ló kọ̀ ẹ̀sùn ní ìdíwọ́n àti ẹ̀sùn fáwọn ìjọ. Tó bá ń wakọ̀, bá ń tí, tó bá ń mutí máa wakọ̀, ẹni tó bá délé, tó bá dúró, wà wọ́n, àwọn yóò kọ̀ fáwọn yóò, ọlọ́kọ̀ àti àwọn ìrìnàjò.